0: asọpụrụ nwunye Gọvanọ Edo na ndị ọzọ n'emume African Agronomic Women Cognitions Award. Ed Kekaba, gọọmenti etiti kwupụtara ezumike ọha ma kwalite nchedo n'ihi ịdọ aka na ntị banyere ndị ọrụ ọjọọ. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa makọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afa mbụ nwa Adachi zara.
1: Ẹkún dédé wọ̀nyí, ẹ̀yin ara wa, ẹ̀sìnkún bí ojú ọjọ́ ṣe rí. Èyí ni ilé-iṣẹ́ Ishabanakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Oromi. Ìlú ń dé sí etí ìgbọ́yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owóni. Ṣáájú jẹ́ ká gbọ́ àwọn kókó ọ̀nà ìròyìn náà. Àjọ ASUU ti ṣe kìlọ̀kìlọ̀ wípé wàhálà ara ọ̀tún tó ń rúgbó bọ̀ látàrí àìmúlérí ìjọba àpapọ̀ ṣe lórí àdéhùn tó wà láàrin àwọn. Látàrí mímọ rírì àwọn obìnrin láwùjọ, wọ́n ti fi àmì dá obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Edo lọ́la àti ohun àti ẹni tí ó jẹ́ mínísítà kékeré fún ọ̀rọ̀ ìṣúná ní orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́rú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí gẹ́gẹ́ bí ọdún àsìkò ọdún fún àwọn mùsùlùmí láti ṣe ọdún iléyá. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àjọ ASUU ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ látàrí àìpé àdéhùn ìjọba àpapọ̀ lórí àdéhùn tí àwọn ṣe ní ọdún 2025. Àwọn ASUU ṣe ìkìlọ̀ wípé níṣe ni ìjọba dàgúnlá tí kò kọbi ara sí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ kan yìí tí wọ́n tẹ̀jáde ní èyí tí wọ́n ṣe ìpàdé rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga Yunifásitì ti ìlú Èkó, ìyẹn UNILAC, àwọn tí ó sọ̀rọ̀ jáde ń bẹ̀ wípé àìkọbiara sí ọ̀rọ̀ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ yóò kó bá gbogbo gbòkègbodò ní ilé ẹ̀kọ́ gíga àwọn Yunifásitì orílẹ̀-èdè wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, arákùnrin Alfred Moses Ekata tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Ambrose Ali University ti ìlú Ekuma sọ wípé òun di ẹbí gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti àjọ ASUU lé ìjọba àpapọ̀ lórí, nítorí wípé gbogbo rògbòdìyàn tó bá ti ṣẹlẹ̀ kìí kan àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣèlú wa ní orílẹ̀-èdè yìí. Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ òun ló máa ń forí kó àṣà gbogbo wàhálà tó bá ti ṣẹlẹ̀. Ó wá sọ fún àjọ ASUU wípé ó ti di dandan kí wọ́n tẹpẹlẹ mọ́ ọ̀nà tí wọ́n gbà láti rí ẹ̀tọ́ wọn gbà lọ́wọ́ ìjọba wípé kí wọ́n mẹ́wẹ̀yìn kan máa lọ nìṣó bẹ́ẹ̀, nítorí wípé àwọn ìjọba kò náání ọjọ́ ọ̀la àwọn aráàlú rárá. Látàrí mímọ rírì àwọn obìnrin láwùjọ, wọ́n ti fi àmì ẹ̀yẹ ìmọrírì ènìyàn pàápàá jùlọ àwọn obìnrin láwùjọ hàn nígbà tí wọ́n fún obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Edo, Edesile Opebolo Anani, àti mínísítà kékeré fún ètò ìṣúná Doris Nkiruka Nzoka Anite ní àmì amọ̀rírì lọ́la

0: gbasara ụgwọ nwa. Mezu ụlọ akwụkwọ n'ọrụ ndị ọrụ mahadum nke Master Alfred Moses Ekata kwuru na ụmụ akwụkwọ na ndị nkuzi bụ ndị kacha ata ahụhụ mgbe ọrụ kwụsịrị, ma kpọọ ka gọọmenti dozie nsogbu ahụ ngwa ngwa. Edesiri Okpoholo na Doris Uzoka Anita so n'ime ụmụ nwaanyị asọpụrụ na African Agonic Women Coordination Awards na Abuja. Ha kwuru na ụmụ nwaanyị na-enweta nkwanye ùgwù ma na-arụkwa nnukwu ọrụ n'ebe a na-eme mkpebi dị mkpa. Gọọmenti etiti ekwupụtara n'ụbọchị Wednesday nke ọnwa 2027 na Thursday nke ọnwa 2028 dịka ụbọchị ezumike ọha maka emume Ed-Kaba. Ndị agha na ndị ọrụ nchekwa etinye n'onwe ha n'ọnọdụ nche siri ike iji gbochie mwakpo ọbụla n'oge emume ahụ. Tupu mpịachi akụkọ nke anyị asụ a, ngwanụ ka anyị laghachi n'ọkpụrụkpụ okwu ndị ahụ wọrọ anyị isi akụkọ. ASUU dọrọ gọọmenti aka na ntị maka ọgbaghara ọhụrụ n'ụlọ akwụkwọ mahadum nke Master Ekata kwuru. Asọpụrụ nwunye gọvanọ Edo na ndị ọzọ n'emume African Agonic Women Coordination Award. Ed-Kaba, gọọmenti etiti kwupụtara ezumike ọha ma kwalite nchedo n'ihi ịdọ aka na ntị banyere ndị ọrụ ọjọọ. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na kọrọ ọnụ. Daalụ nụ maka ige ntị. Afọ mbụ Nwada Chizara.
1: Ẹkún dédé wọ̀nyí, ẹ̀yin ara wa, ẹ̀sìnkún bí ojú ọjọ́ ṣe rí. Èyí ni ilé-iṣẹ́ Iṣẹ́ Abẹ̀nákúlá Rédíò, èyí tó kalẹ̀ sí ìlú Oromi. Ìlú ń dé sí etí ìgbọ́yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owóni. Ṣáájú jẹ́ ká gbọ́ àwọn àkókò ọ̀nà ìròyìn náà. Àjọ ASUU ti ṣe kìlọ̀kìlọ̀ wípé wàhálà ara ọ̀tún tó ń rúgbó bọ̀ látàrí àìmúlérí ìjọba àpapọ̀ ṣe lórí àdéhùn tó wà láàrin àwọn. Látàrí mímọ rírì àwọn obìnrin láwùjọ, wọ́n ti fi àmì dá obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Edo lọ́la àti ohun àti ẹni tí ó jẹ́ mínísítà kékeré fún ọ̀rọ̀ ìṣúná ní orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́rú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí gẹ́gẹ́ bí ọdún àsìkò ọdún fún àwọn mùsùlùmí láti ṣe ọdún iléyá. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àjọ ASUU ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ látàrí àìpé àdéhùn ìjọba àpapọ̀ lórí àdéhùn tí àwọn ṣe ní ọdún 2025. Àwọn ASUU ṣe ìkìlọ̀ wípé níṣe ni ìjọba dàgúnlá tí kò kọbi ara sí ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ kan yìí tí wọ́n tẹ̀jáde ní èyí tí wọ́n ṣe ìpàdé rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga Yunifásitì ti ìlú Èkó, ìyẹn UNILAG, àwọn tí ó sọ̀rọ̀ jáde ń bẹ̀ wípé àìkọbiara sí ọ̀rọ̀ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ yóò kó bá gbogbo gbòkègbodò ní ilé ẹ̀kọ́ gíga àwọn Yunifásitì orílẹ̀-èdè wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, arákùnrin Alfred Moses Ekata tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Ambrose Ali University ti ìlú Ekuma sọ wípé òun di ẹbí gbogbo rúkèrúdò tó ń ṣe láàrin ìjọba àpapọ̀ àti àjọ ASUU lé ìjọba àpapọ̀ lórí, nítorí wípé gbogbo

rògbòdìyàn tó bá ti ṣẹlẹ̀ kì í kan àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣèlú wa ní orílẹ̀-èdè yìí. Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ló máa ń forí kó àṣà gbogbo wà látò bá ti ṣẹlẹ̀. Ó wá sọ fún àjọ ASUU wípé ó ti di dandan kí wọ́n tẹpẹlẹ mọ́ ọ̀nà tí wọ́n gbà láti rí ẹ̀tọ́ wọn gbà lọ́wọ́ ìjọba wípé kí wọ́n mọ́ wẹ̀yìn kán máa lọ nìṣó bẹ́ẹ̀. Nítorí wípé àwọn ìjọba kò náání ọjọ́ ọ̀la àwọn aráàlú rárá. Látàrí mímọ rírì àwọn obìnrin láwùjọ, wọ́n ti fi àmì ẹ̀yẹ ìmọrírì ènìyàn pàápàá jùlọ àwọn obìnrin láwùjọ hàn nígbà tí wọ́n fún obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Edo. Edesile Opebolo Anani àti mínísítà kékeré fún ètò ìṣúná Doris Nkiruka Nzoka Anite ní àmì amọrírì lọ́lá ti ọdún 2026 èyí tí ó wáyé ní ìlú Àbújá.